0: Nàìjíríà.
1: Ó tó tán bílíọ̀nù 23 owó náírà àti díẹ̀ tí wọ́n sì rí wípé ó jẹ̀bi ọ̀rọ̀ náà. Ó lé ní 40 ọdún tí wọ́n ti ń gbèrò àti gbé ibùdó yìí kalẹ̀ láti mọ ìṣẹ́ná fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní ọdún 2017 títí di òní iṣẹ́ náà kò tí yọrí. Owó rẹ̀ wọ́n ti kò jẹ. Èyí wá fà tí wọ́n fi gbé ọ̀rọ̀ náà lọ sílé ẹjọ́. Níwọ̀nyìí, nídẹ̀yìn ni wọ́n rí wípé owó náà wà lọ́wọ́ àwọn tí ilé ẹjọ́ lábẹ́ adájọ́ James Omotoso ti ètò fìbí ìlú Àbújá ṣe ibùjókò ka ẹ̀sùn 12 sí lọ́rùn tí wọ́n sì rí pé ó jẹ̀bi. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní ó dìgbà kan.
2: All right, ladies and gentlemen, my name is MC Alamanoso as an enjoyment landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
3: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big

ọjẹ bàálẹ yo ẹbẹẹdẹ ó fọn ẹmu ọdọ àwọ fi jẹ jẹ ọpa ọdọ àyẹkẹ ẹwẹ a ọdọ àlùwà ọnà bá wọ ṣẹ bọọlù ọdún rẹ lẹjọ rẹ.